0: Yo, mama, de jẹ gbọ́n bọ̀ fọfọ́ tẹ́lẹ̀ ló tán yọ yèyí rọ́ mi gbọ́dọ̀ yẹn ni wá bọ́ wa sọ wá gbé mú de jẹ chi gbọ̀n bọ̀ mi ká ìtàn bọ́nú eyán jẹ́ wẹ́ yọ mama wí lọ ma kana bá kpọ́ ní àná fò hùn xẹ́ xó àdé ama ka sanná xò xẹ́ ní ọ ní a wò fi yé lọ́lẹ́ mi kpọ́n pẹ́ tse bó tọ́ mi tán ká jó mi tó jẹun ló kan xó dó mi wẹ́ sí e ma ka yẹn la dé bù nẹ́. Mi bo kẹ́kẹ́lẹ́ bo mi kpọ́n mi sẹ́ do filẹ̀ dọ̀ yìí jẹ́ mi náà yìí pẹ̀fì ọlọ́ eyi mẹ́ pẹ̀fì ọlọ́ yìí yẹ̀má yìá sọ àbà pé tán kpọ́ mi yẹ sọ́dọ̀ yọrọ mi yá yẹ sọ́dọ̀ sẹ́wọ̀n do mi yá gbọ́dọ̀ àlè nájí fìtẹ́ náà gbọ́n bọ́n mọ̀ fìyẹ́ lọ́lẹ̀ yẹ́yì tán yẹ̀má sẹ́ fi èdè ọdọ́ mi nẹ́ gbónúmásì tó gùn báyìí nẹ ó tsa xoxo fitẹ́rẹ̀ náà gbọ̀n ń tsẹ̀ xọ́n xoxo jí ń tsẹ̀ fínà gbọ́nlẹ́ gbọ́n jí fínà kpó ekpó ọyọ́bọ̀ ẹ̀ nàdọ́rọ́ ẹ̀ ẹ̀ nọ ń lọ fi lè mama wà dé òpinokpó bọ́ fi pẹ́vi eyé yọ eyé wa yọrọ mi fiyé káde bo yọrọ mi yọ fi bi bẹ wà é de bo yọrọ mi gbọ́dọ̀ mama kpọ́n fi ènìyẹ ẹdza bòbò gbé yọ fi ènìyẹ yọrọ mi gbọ́n bá ẹnu mọ́ mẹ́ yọ mẹ́ ẹ̀ dòkó náà nu mẹ́ wẹ́ yọ fi ènìyẹ yọrọ mi gbọ́n nẹ kpọ́n mi kàn jí bọ́ nọ́tọ́ kpọ́n bẹ́ẹ̀ dọ̀ nẹ́ gbọ́n ẹ̀ dọ̀ fi ènìyẹ fi dì ama sẹ́kọ́ ẹ̀dọ́ mi à ń sì wà kó yà ama sẹ́kọ́ ẹ̀dọ́ mi à ń sì wà kó yà nọ́fi tsẹ̀ ló kpọ́ mẹ́wẹ́ gbọ́ ẹ̀ ẹ̀yọ́ ni efa tso bɔ ŋxɔ aɖewo emowo yɔ ena fa do we de bua mama keklẽ sekoe do mi bonu ma lɛ kɔlu bo wa koe bɔ nɔtɔ xo ke tso bonu nɔtɔ kana xo xe yɔ o mewe gɔ ko yi tɔn yɔ de ye yi tɔn yɔ yi lɛ dze koe bi yɔ dzi gblɛ dze koe bi yɔ dzi a azɔ wa kpe mi koe aye bɔ mi na lɛ bi yɔ koe a mɛlɛ mɛxɔ nɔ fi ne kpɔ wɔɛ dɔ mi tsi lɛ nuwe tɔbi tɔn do bɛ ya ikugba exɔ yɔ sabi saye saye saye bo sakɔe do mi bonu mi eko nyɔdze wɛ yɔ wilɔ na mɔdɔ mi tse de nuwe ne lɛ biɔ mi alɛ xɔ gege gege tɔn nyɔnu tse de o na yɔ dɔ ayi mi ya zɔ wa gbe bɔna sa tɔbi tɔn si nuwe do eze de ayi nu mi tɛ ye bena bɛ ko yɔze sɛ do mi eyo nye si blɔ ne de ya mɛ fiye ko yɔ bu do mɛ yɔ fiye gosi yɔ no bu do mɛ ya mi lɛ kɔ akoi nuwe mina duwɔ e hàn ŋun nɔfi kpɛvi yɔ e wa dɔ mɔ yɔ nɔtɔn tɛkpɔn bo koko kɔsɛ de bɔ nɔvi yɔ wɛ wa koe e nɔvi yɔ wa koe yɔ e wa dɔ nuwe do tsidze wɛ do tɔn ye bɔ e fa de bua nuwe do nawe yɔ gbɔ wɛ yɔ lee na lɛ wa gbɔnti do mɛ do kpo do tɔn fi yɔ dɔ mi kò sɔdza lɛ kɔ yi o amɔ e mi hɛ mina dɔ fi yina gbɔn fi yina gbɔn bɔ fiye ne lɛ na wa ye ŋun fi tɔn wele yɔ yi kpo do tɔn ti bo ko wa o le ŋkɔ tɔn eze sɛ do mi bo dɔ mi tse le mi ni kplɔ nu fi lɛ bo dɔ yi ni kɛklɛ e ma do to mɛ bo yɔrɔ mɛ bo nu ekan we sun bo sɔ nu bo dito eye azɔ e ma ko mɔ le nu bɔ nu bi sɔ gbe bɔ kure su de dzi de wa ŋun mi kɛklɛ fi lɛ mi di eyi kun de we ma mi tɔn tɛmɛtɛmɛ lɛ dimba wa dzidzɛ da yie. Tɔkpɔnɔkpɔ mi kɛklɛ mi ba tona tseɖetseɖe fie koe tsobonu enana gbefi ɖe ba ena yi yɔ ena yi yi tɔhun na we yɔ eɖo avisinu de bɔ ɖo o fia tɔn yi lɛ yɔ ɖo kpo exɔ lobo wa koe ekpo lɛ yɔ eɖo tɔn nkadzra biɔ mi ɖɔ mi ma yɔrɔ fi ɖesi ŋkɔ ɖo o alo o atɛmitɔ dzi o nba ɖɔ mi ni yɔrɔ fi de bu si ŋkɔ ɖo atɛyɔ dzi ya ŋgbadime mina kplɔ nu vi lɛ kpo ŋwɛ bɔ vitɔ vinɔ lɛ yɔ kana ze o tsokoto gbodo tsokoto tɛ dete na domi ne di o dago.
1: yɔrɔ di yɛna jɔngli de
0: kɛlɛ la. ne jɔngli yɔ wɛ jɔngli yɔ na domi de bɔ mi lɛ bɔ maji de yɔ mi lɛ to de dzi mi lɛ bɔ avɔ mi lɛ si de dzi gbangban ka vi lɛ mɛ nɔ kan nɔ fɔn.
2: mɛ a dukɔ nu mɛ a ka fɔn wɔn.
0: n to kpɛ nu ma o.
1: Ne mi fɔ ŋgɔgbe tɔmɛtɔ mi kó a bɔbɔ yan.
2: Mi
1: tɔ dagbegbe tɔmɛtɔ. Mi do kpɛ.
2: Amin. Ìrìn ìlọ́yìn lọ sí ṣẹ́ ń gbà.

gbọ́n ẹyin mi ro kọ́ de sáná bí ọwẹ́ ọ mi pọ́n dòlẹ́ àló gan àló sẹ èrò kọ́ ta ẹ chérechére tóbó bí ọkọ mẹ ó lọlẹ́ ọ mi ká dọnu pé pánú mi tán lẹ tálá ọ méèdò yèdodo àló yèrò zọgalẹ ẹ fi ẹkọ yín sìn dò bólẹ́ dọ́pẹ́ lẹ́pọ̀ gẹlẹ́ lẹ́pọ̀ ẹ èdè dẹ̀ bí bónú sínà ságbọ́n mi ganjí mi ká tẹ́ pọ́n bónú àpẹ́pẹ́dé wè má tají mi tán lẹ zogbin tọ́ọ̀tì fọ́ọ̀fì pọ́dọ́nù mi pẹ́wulẹ́pọ̀ gbàvì bó ń bọ́ wẹ́rẹ́ ìpìlú èrò pọ́ nínú àgọlọ́dẹ mẹ́rin àgàfídẹ́nu mi èyí sì ọ̀wá gbà mi bóyì jì káká bónú mi mọ̀ fúláfúrá ìjà ikú sọ́dẹ́nu mi lé sùn àló mi lẹ dómi lẹ òhun mi má dé afọ yanyan débù o mi náhùn bó gosi ha eneme bóyì pẹ́dọ́ èrò tè bóná yìí jóná mi tán lẹ àló fi ètò nukúnlẹ̀ sọ́dọ̀ tèrò ha mi tán mẹ bẹ́ẹ̀ fi dèjì de wúwe pọ́nù yanya ìsìn gbà mẹ́nu dán alẹ́ epo ọ wà lọ́dọ̀ pòròpó inú tají àzọ pé abépèsè èrò tóbi tó silẹ̀ bí dáwẹ́dọ̀ mi nínú àchéjì bó ká zànù yẹn tọ́ sí wa lọ bónú sẹ́ẹ̀ èdò bẹ́yà ìjà ìná tí ń tán lẹ mi wà nù pẹ́dọ́ bádo tí ó lọ mi lé sùn pọ mẹmọ mi gbọ mi tán lẹ bí pọjì lò pọ gbọn pọyin dọnù kan nùnú badabada nọfi nọfi yí níná pọdọ wà lọ dágbèsè zan pọ gbọlá mẹhàn mi rẹhàn mi náà dé kan pọ nùnú yanya bọdọ yàn xẹrò gbẹ gbẹ tọlẹ tán jì. Ẹyin èrò dandan mẹ́bọ̀ mi náà mọ̀ mẹ́dẹ́ àló mi dókun dọ́ àlọ́gọ́tọ̀ hùn mi kúkú àló kan 118 dọ́là pọ̀ mi náà na tó bó náà yọ lọ wa. Wọ́n lọ àzọ̀pẹ̀bẹ̀ ní tòótọ́ ẹ̀ náà jẹ̀hún dọ́ àlọ́ tí ó tóbi tó sì jí èyí lọ́dọ̀ abépèsè.